0: ẹyin tèmi mi ò mọ ti yín o ṣùgbọ́n tí mo bá sọ̀rọ̀ wọ́ lórí ẹ̀rọ alágbèéká tí kìrìtì mi bá tètè tán inú àṣà máa bí mi tàbí kí n fẹ́ wo nǹkan lórí ìkànnì ayélujára kí dátà mi sì tán ìyẹn sì tún máa múnú bí mi gan ṣùgbọ́n o nígbà kan nìyẹn o báyìí lọ́dọ̀ọ̀sẹ̀ tí sàn wọ́n fún ẹ ní àǹfààní tí kò lẹ́lẹ́gbẹ́ pẹ̀lú owó péréte lórí fọ̀fẹ́ top appel connector illuminator àti my mister gbogbo ẹ̀ ló ti bẹ̀rẹ̀ òde pẹ̀lú àǹfààní tí kò lẹ́lẹ́gbẹ́ wọ́n sì ti ra fọ̀fẹ́ top appel tó sì máa sọ̀rọ̀ lọ láì bẹ̀rù pẹ̀lú ẹni tí ó pè ra pass connector onígun mẹ́jọ péré tó sì wà lórí whatsapp video story pẹ̀lú àǹfààní gbígba kásánsán sesmo tó bá sì wù ẹ́ kó o jẹ ìgbádùn ní falala gbọ́ra illuminator oní àpò márùn-ún tí ó fún ọ ní ṣìgá mọ́kànlá ó lé díẹ̀ láti máa ṣe gbogbo nǹkan tó wọ̀ ọ́ ǹjẹ́ ẹ̀yin tèmi ìrọ̀rùn ti dé báyìí pọ̀ bá àwọn àǹfààní yìí ẹ tẹ 1229 nísinsìnyí tàbí kẹ lọ sóyí super apple celtics ìdá ọgọ́rùn-ún sí ọgọ́rùn-ún ni mí.
1: Bip Radio, Bip Radio. Cotonou Boy Show. Actualité musicale, toute tendance, tout genre et toute époque. Présenté par Nasty Nesta. Invité, actu du moment, playlist.
2: Cotonou Boy Show, tous les samedis à 9h sur Bip Radio 106 FM et bipradio.com.